0: Eto monde o pa wolo. O da rekpai e kutwe wo na miyanga ge si wo toy South Africa re ne vay wo to man wo toy do. O da mu igwo o petek be wo to o da chenya ge o de o de o de re igwo o petek be ni o ton po ton pa. Pe jada me ki sabo che mu I e da gbon lo se he re mu wa bi ne re a lui ne re a dwe ki. O govno o pa wolo da tona Aoi Akini means Esenwege gift Esio he town or that taigenya. Ebi governor lo sema na lu woto edo. Oche ebe mama me onache ebe oro ima genyage. Ebi evo mare nyeje. Ochi ebo e mie na mie migage ore ti oe. Oda taigenyage oe mama rubo ni governor lo sema genya. Ebo ilu na. Oye sabore khan beja da mega ge eki sabo de bai evo vi onak bai bo man alu emi vireji e bemi eki mare shan ye beja da meki sabo de wana e lemi lo si eme eki mare oni ak bai bo mana ota wewe oye dem tu govno o si oto edo pi chama lo si edo reji Ebi emi igbeluge gbere shanye wolo oto mana oda ta genyage ne ro shan no sin pe jada mi igbeluge gbena ni oto wa vai bi idu vai o kichi ebe are sabo shanye no sin egbeluge gbe to si ewo oda tona ajeni re lu si koko bi PHE task force bi festival hall wo wa lo si government wo to ibi ni adadagbare n lo si ara no mo ta dagbare lo so Mr. Friday akedu da ta yange bi local government reja kenya ona che ebo dia ni re ro shanu sin be ja da mi je yange bi idumu keke gbelo re gbe kisi edani ota rere oyi bola president bola Ahmed Tinubu Oda tami uwa na imuja nevo. Yale uwa losi representative. Kenyange uhi no remasha. Ane ben no. Miengage mareka woni akbabo mana. Osi 1999. Oda ho no mo bejada miengage. Ake ami ekbane gbe. Losi oto keke won akbabo mana. Nadachi ebe omuda gbareji eni. Representative. Or President Bola Tinubu da ta genyage. Oni ebo imu da gbari na ochi nare mo. Beja da miyoki e o rekan ebe kashan wo toke. Ona chi ebe ari oto ma ame. Beja da miyage ofure no kishan wo tona okiche mama. Che osesin okiche mama ame. Ukama na imin ma seme ni da gbari vi esan bai nukula spri duwa. Bubare kama eho. Made na fa sunu bra de bama rewija
1: nde wo ndi na ga yenti no na akoka nke esamba no class radio uromi bua krakoko wa ndi a ko hanuju ndi bi na edo toro governor kpoholo maka nkwado onye uma amale edo lotara south africa osete governor edo kporo ndi mmekoku ka ha gbase mbo ike nkwalite ọrụ nlekọta ahụike bụ onye isi ala Tinubu zigara mgbakọ ndị omeiwu iwu mgbanwe iwu gbasara ndị uwe ojii steeti ugbu a ka anyị leba anya n'akụkọ ndị a n'uju ndị bi na steeti Edo ekelela gọvanọ Monde Okpeholo maka inye ụmụ amaala Edo 41 si South Africa lọta 100,000. Onye ọbụla tinyere nkwanye ha ego mmazinye ji mmalite azụmahịa. Ha kwuru na nke a ga-enyere ha iweghachi ndụ ha ma rịọ ka gọọmenti na-elekọta ha ruo mgbe ha ga-ezukọsi ike n'ọrụ na ndụ. Ọzọkwa, Osote Gọvanọ Edo Dennis Idahosa akpọkuola ndị mmekọ na ngalaba ahụike ka ha rụkọ ọrụ ọnụ iji kwalite ọrụ nlekọta ahụike mbụ n'ofe steeti ahụ. O kwuru na mmekọ ihe ọnụ na-emejupụta atụmatụ nke ọma ka eme ka ndị Edo nweta ọrụ ahụike ka mma. N'ikpeazụ, onyeisi ala Bola Hamtin mbụ ezigala ụlọ ndị nnọchite anya akwụkwọ iwu chọrọ ka emepụta ndị uwe ojii steeti site na mgbanwe iwu ọchịchị Naịjirịa. O kwuru na nke a ga-enyere aka mee ka nchekwa sie ike ma belata nsogbu nchekwa n'obodo. Tupu mpịachie akụkọ nke ihuruchi a, mgbanụ ka anyị leba anya n'ọkpụrụkpụ okwu ndị a wọrọ anyị isi akụkọ. Ndị bi na Edo toro Gọvanọ Monday Okpeholo maka nkwado o nyere ụmụ amaala Edo lọtara South Africa. Osote Gọvanọ Edo kpọrọ ndị mmekọ oku ka ha gbasie mbọ ike kwalite ọrụ nlekọta ahụike mbụ. Onyeisi ala Tinubu zigara mgbakọ ndị omeiwu iwu mgbanwe iwu gbasara ndị uwe ojii steeti. Ọ bụ ebe a ka akụkọ anyị kwụsịrị. Daalụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram, na ọ nọ na nche ka Chineke na-agọzie.
2: Kùdede wòyí, ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí, ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ iṣẹ́ Abinakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yorùbá. Ìròyìn ló ń dése tí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Gbọ́lágadé Òwúlabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ìròyìn náà. Ẹni tí ó ti jẹ́ ààrẹ fún àwọn ẹgbẹ́ elétò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà ti kégbàjarè wípé kí àwọn aráàlú Yorùbá kan sá fún oúnjẹ ayédèrú tí ó lè kó ìnira bá àwọn ènìyàn. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ti ké sí ìjọba ìpínlẹ̀ Edo láti wá bá wọn dá sí ètò èyí tó ń lọ lórí ohun àmúṣagbára èyí tó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan. Ìjọba àpapọ̀ ti so ìfi owó kún owó ìdánwò àṣekágbá àti àwọn ọmọ iléèwé girama ìyẹn WAEC àti NECO rọ̀ títí di ìgbà tí wọ́n bá yanjú ìwádìí lórí àtiṣe bẹ́ẹ̀ àbí rárá. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ àwọn ẹgbẹ́ elétò ìlera lórílẹ̀-èdè yìí, ìyẹn National President of Environmental Health Officer, ti kégbàjarè wípé kí àwọn olùgbé ìlú Yorùbá àti agbègbè rẹ̀ yàgò fún àwọn ayédèrú oúnjẹ àti àwọn oúnjẹ tó ti di májèlé síbi tí wọ́n kó wọn sí ní jíjẹ. Ẹni tó sọ̀rọ̀ yìí, tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni ọmọọba Ọwágàlẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn oúnjẹ tí à ń jẹ sẹ́nu gẹ́gẹ́ bíi epo pupa àti àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àti àwọn onírúurú àwọn oúnjẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé ayédèrú rẹ̀ ló gbòde kan tí ó sì rí wípé ó lè kó bá ìlera nípa àrùn jẹjẹrẹ àbí àìsàn kíndìnrín. Òun ni ó ṣe jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé nínú àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àtàwọn oúnjẹ mìíràn bẹ́ẹ̀ òun ni ó fa àìsàn sí àgọ́ ara. Ó wá kéde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ṣàgbákò irú àìsàn bẹ́ẹ̀. Ó wá sọ fún àwọn tí ó jẹ́ alága fún àwọn olùtajà ní ìlú Yorùbá àti àwọn ènìyàn tó ń tajà níbẹ̀ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ìlúra ní ìjọba àbílẹ̀ wọn láti lè jẹ́ kí wọ́n rẹ́yìn àwọn tí ó ń kó àwọn ayédèrú oúnjẹ bẹ́ẹ̀ wọ ìlú wá. Kò ṣàìrọ ìjọba ìpínlẹ̀ Edo láti tún túbọ̀ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlúra sí i kí ó lè bá kún wọn lọ́wọ́ àti rẹ́yìn àwọn ọ̀bàyíjẹ́ bẹ́ẹ̀. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ní African Union ti ké pe ìjọba ìpínlẹ̀ Edo láti wá bá wọn dá sí àpérò èyí tí ó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan ní Cote d'Ivoire nípa ètò ohun àmúṣagbára. Ìwé ìpè wá láti jẹ́ kí ẹni tí ó jẹ́ kọmíṣánà fún ètò ohun àmúṣagbára ní ìpínlẹ̀ Edo wá bá wọn sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe ń lọ lórí ètò ohun àmúṣagbára. Ẹni tí ó mú ìwé ìpè wá ni ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ọ̀gbẹ́ni Regis Tade. Òun ni ó kéde wípé ìpínlẹ̀ Edo jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tí ó ń gbìyànjú nípa ètò ohun àmúṣagbára tí wọ́n sì sọ wípé wọ́n fẹ́ kí wọ́n wá fi ọ̀rọ̀ bọ́ àwọn ènìyàn lórí ètò náà èyí tí ó bẹ̀rẹ̀ ní ogúnjọ́ oṣù keje títí di ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún tá a wà yìí. Ìjọba àpapọ̀ ti dáwọ́ dúró lórí à ń fikún owó ìdánwò àṣekágbá ti àwọn ọmọ ilé-ẹ̀kọ́ gíga ìyẹn WAEC àti NECO èyí tí wọ́n ti pète rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ń ṣe ìfukùnlukùn pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn àti àwọn abẹnu lórí bí nǹkan ṣe ń lọ ní àárín ìlú láti lè jẹ́ wípé kí wọ́n mọ èyí tí wọ́n yóò ṣe lórí rẹ̀. Ẹni tí ó jẹ́ akọ̀wé fún ìpolongo ní ilé-iṣẹ́ náà Borí Owó Fọláṣadé òun ni ó kéde ọ̀rọ̀ yìí wípé ìjọba ti sọ̀rọ̀ di ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
3: All right, ladies and gentlemen, my name is Samson Alamano, known as the Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
4: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport. The National Sports Commission has applauded Nigeria's under-20 men's basketball team after they secured qualification for the 2026 FIBA Under-18 Afro Basketball Championship with an unbeaten run at the FIBA African Zone 3 qualifiers. In a separate news, FIFA has appointed American referee Ismael Fatt to officiate the highly anticipated 2026 FIFA World Cup semifinal between England and Argentina. In another development, Xabi Alonso urged Chelsea to develop a hunger for victory and said he wanted midfielder Bruno Fernandes to stay at Stamford Bridge in his first press conference as Chelsea boss. This is the Beat of Sports from Asian Binoculars Radio. I am Big Billy saying to have a lovely day and God bless you all.
5: Welcome to Entertainment News from Esan Binoculars Radio, Uromi. First headlines. Beg my father to set me free. Singer Adelakun's 37-year-old daughter cries out. Prison worse than being broke. Reaction trace. Video of DJ Chicken in Krikri. My name is Judy Chinenye. Now the entertainment news in details. Fumi Adelokun, the daughter of a respected Nigerian gospel singer, Joseph Adelokun, has called out her father online. The 37-year-old, in a video shared by Megazone Testimony on social media, accused the celeb evangelist of maltreatment and holding her hostage, while pleading with the general public to help her beg the musician to set her free. Fumi, who had reportedly ran away from her father's house in Lagos, said, "I need my freedom. They should stop monitoring me." In a separate news, a video showing controversial content creator and disc jockey DJ Chicken at the Krikri prison has sparked reactions from Nigerians. It was reported that the entertainer was remanded in Krikri prison after he allegedly made threatening remarks against President Bola Ahmed Tinubu's son, Sheyi. The video clip, which was recorded during a video by some of his associates on Monday, showed DJ Chicken very quiet, calm, and weak, unlike his usual energetic and outspoken personality. To wrap up the entertainment news, listen to the headlines again. "Beg my father to set me free." Singer Adelokun's 37-year-old daughter cries out. "Prison worse than being broke." Reactions trail video of DJ Chicken in Krikri. This was the day on entertainment news. Thank you for listening. I am Judith Chinenye, saying enjoy the rest of your day. Yeah.

0: Toro Gọvanọ Mọnde Okpebholo maka nkwado o nyere ụmụ amaala Edo lọtara South Africa. Osote Gọvanọ Edo kpọrọ ndị mmekọ oku ka ha gbasie mbọ ike kwalite ọrụ nlekọta ahụike mbụ. Onyeisi ala Tinubu zigara mgbakọ ndị omeiwu iwu mgbanwe iwu gbasara ndị uwe ojii steeti. Ọ bụ ebe a ka akụkọ anyị kwụsịrị. Daalụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwada Chizaram. Nọrọ na nche ka Chineke na-agọzie.
1: Ọdịdị wụyị ezikwu bi ojú ọjọ siri ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ iṣẹ́ àbáyé Nákúlá rédíò èyí tó kalẹ̀ sí ìlú Yúróòmù. Ìròyìn ló ń dẹ́sẹ́ tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Òwúlabí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ìròyìn náà. Ẹni tí ó ti jẹ́ ààrẹ fún àwọn ẹgbẹ́ elétò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà ti.
2: Across the nations, blood and my.
1: Ohun àmúṣagbára èyí tó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan. Ìjọba àpapọ̀ ti so ìfi owó kún owó ìdánwò àṣekágbá àti àwọn ọmọ iléèwé girama ìyẹn WAEC àti NECO rọ̀ títí di ìgbà tí wọ́n bá yanjú ìwádìí lórí àtiṣe bẹ́ẹ̀ àbí rárá. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.

àwọn ayédèrú oúnjẹ àti àwọn oúnjẹ tó ti di májèlé síbi tí wọ́n kó wọn sí ní jíjẹ. Ẹni tó sọ̀rọ̀ yìí, tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni ọmọọba Ọ̀wágàlẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn oúnjẹ tí à ń jẹ sẹ́nu gẹ́gẹ́ bíi epo pupa àti àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àti àwọn onírúurú àwọn oúnjẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé ayédèrú rẹ̀ ló gbòde kan tí ó sì rí wípé ó lè kó bá ìlera nípa àrùn jẹjẹrẹ àbí àìsàn kíndìnrín. Òun ni ó ṣe jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé nínú àwọn oúnjẹ bíi pọ̀nmọ́ àtàwọn oúnjẹ mìíràn bẹ́ẹ̀. Alága fún àwọn olùtajà ní ìlú Yúrómì àti àwọn ènìyàn tó ń tajà níbẹ̀ kí wọ́n

0: ìwòsàn ẹ̀rọ ìjọba ìpínlẹ̀ Edo láti tún túbọ̀ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera sí i kí ó lè bá kún wọn lọ́wọ́ àti rẹ́yìn àwọn ìbàjẹ́ bẹ́ẹ̀. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ní African Union ti ké pe ìjọba
1: ara
0: ìwé ìpè yìí wá láti jẹ́ kí ẹni tí ó jẹ́ kọmíṣánà fún ètò àmúṣagbára ní ìpínlẹ̀ Edo wá bá wọn sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe ń lọ lórí ètò ohun àmúṣagbára. Ẹni tí ó mú ìwé ìpè wá ni ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Ọ̀gbẹ́ni Regis Tade. Òun ni ó kéde wípé ìpínlẹ̀ Edo jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tí ó ń gbìyànjú nípa ètò ohun àmúṣagbára tí wọ́n sì

0: La Tarasas, Afrịka. Osote Gọvanọ Edo kpọrọ ndị mmekọ oku ka ha gbasie mbọ ike kwalite ọrụ iwu gbasara ndị uwe ojii steeti. Ọ bụ ebe a ka akụkọ anyị kwụsịrị.
1: Èyí ni ilé-iṣẹ́ Ishabanagula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yorùbá. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Gbọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó ìròyìn náà. Ẹni tí ó ti jẹ́ ààrẹ fún gbàjáre wípé kí àwọn aráàlú Yorùbá kan sá fún oúnjẹ ayédèrú tí ó lè kó ìnira bá àwọn ènìyàn. Àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ti ké sí ìjọba ìpínlẹ̀ Edo láti wá bá wọn dá sí ètò èyí tó ń lọ lórí ohun àmúṣagbára èyí tó ń lọ lọ́wọ́ ní ìlú Abidjan. Ìjọba àpapọ̀ ti so ìfi owó kún owó

ìdánwò àṣekágbá àti àwọn ọmọ iléèwé girama yẹn waec àti neco rọ títí di ìgbà tí wọn bá yanjú ìwádìí lórí àtiṣe bẹẹ àbí rárá. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́.

0: se sele
1: to je pe ayedelu ayedelu re lo gbode kan ti o si ri wi pe o le ko ba ilera nipa arun jejere abi aisan kedirin oni o se je ki gbogbo aye mo wi pe ninu awon onje bi ponmo atawon onje miran be oni o fa aisan si agwara o wa kede wi pe opolopo awon eniyan lo ti sagba ko iru aisan be o wa so fun awon ti o je alaga fun awon olutaja ni ilu Yurome ati awon eniyan to ntaja nibe ki won fowo so wopo pelu awon ajo eleto ilura ni ijoba abile won lati le je ki won reyin awon ti o n ko awon ayederu ounje be wo ilu wa o sa ero ijoba ipinle Edo lati tun tubo gba opolopo awon osise eleto ilura si ki o le ba kun won lowo ati reyin awon obayeje be ajo isokan ile adulawo ni African Union ti kepe ijoba ipinle Edo lati wa ba won da si apero eyi ti o n lo lowo ni ilu Abidjan ni Cote d'Ivoire nipa eto ohun amusagbara iwe ipe wa lati je ki eni ti o je commissioner fun eto ohun amusagbara ni ipinle Edo wa ba won soro lori bi nkan se nlo lori eto ohun amusagbara eni ti o mu iwe ipe wa ni eni ti o je okan lara awon osise ogbeni registrade oni o kede wipe ipinle Edo je okan lara awon ipinle ti o n gbiyanju nipa eto ohun amusagbara ti won si so wipe won fe ki won wa fi oro bo awon eniyan lori eto naa èyí tí ó bẹ̀rẹ̀ ní ogúnjọ oṣù keje títí di ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún tá a wà yìí. Ìjọba àpapọ̀ ti dáwọ́ dúró lórí à ń fikún owó ìdánwò àṣekágbá ti àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga ìyẹn WAEC àti NECO èyí tí wọ́n ti pète rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ń ṣe ìfukùnlukùn pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn àti àwọn abẹnu lórí bí nǹkan ṣe ń lọ ní àárín ìlú láti lè jẹ́ wípé kí wọ́n mọ èyí tí wọ́n yóò ṣe lórí rẹ̀. Ẹni tí ó jẹ́ akọ̀wé fún ìpolongo ní ilé-iṣẹ́ náà borí owó Fọláṣadé òní ó kéde ọ̀rọ̀ yìí wípé ìjọba ti sọ̀rọ̀ di ọjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
2: All right, ladies and gentlemen, my name is MC Alamanoson as the enjoyment landlord.